0: ni eyin o ti e mo jo pe lo e si mo ni won o ki won mo ki gbogbo bi ti e ba ti ni anfani lati mo gun mi e fokan yin bale pepe yo pomo in to ni a se laaro igan okan ni fi oil kan yin ni for the first time oni ni sunday akoko a si so tele nti o mo ba o lo ninu osu yi oni bi eyin ba fe ti e si gboran o le ojere ile na kini gboran taaro yin nisin e mura ni agbara olohun emi o sise meji loni in to so fun mi mo ti gbe anointing oil mo ti n gbadura si ti mo ti gbe sita lati ojo meta seyin ti e ba ti de ma kan mo fi oil yen kan yin ni be ni o se ri awon sona church na ma kan mo fi kan yin ni ma mo fi kan yin ni o tan gbogbo le nibi te ba ti na anfani ati gbo mi eni kan ni bo church yin wa lati wo ro de wo moto gbagi elefe so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen one of the greatest losses on this planet earth is to have connections to the shepherd of your soul ikan ninu awon kan to le je mu kun to gbadun ju laye o ni pe ko ni ibasepo pelu eni ti won pe ni olusu agutan rere okan re mo wa ka jade ninu we John pe Jesu ni emi ni olusu agutan rere and osibo se tele olusu agutan rere ti aye re oni wa soke in temi gbadun niyan mo kun to ti mo nje ninu Christian niyan and laaro yi mo ba gbogbo eyan omo Olorun yo tori pe a to introduce e si mo se ni to follow the good shepherd is to embrace the goodness of that shepherd lati tele olusu agutan rere yen oni lati mo gbadun mo kun tun ati oju rere ati awon anfani ati awon gudi gudi ti nbe ninu oluso agutan yen Jesu lo oluso agutan yen ti mo so ni pe oni David bi so ni Psalm 23 pe Oluwa ni oluso agutan mi and to follow the good shepherd is to escape the evil of life ojo ti eyan ba ti le tele Jesu olugbala won ayo po ninu ibi aye and mo wa bi awon eyan lana mo do bale fun pe e gba Jesu yi gege bi Oluwa to olugbala ko le ba agbadun mu ko to ta nje ninu Christi and eyan gba Jesu ko tumo si pe o le ba iji pade tabi iya bo ki se pipe titi oni pe titi emi ti mo so re iji ti jamiri emi ti mo ndun yi mo ti je yari bo ninu we 1 Peter 5:10 oni nigba ti e ba jiya die ni ko le mo jiya yen lo titi lai oni leyin gba na Oluwa yo fi idin yin kale and ki wa ni nkan ti o mo reti to ba tele olusu agutan yen mejo lo ni ki so fun yin alakoko ni divine provision ipese latorun so ma anointing wa laaro lati wo ro de wo moto gbagi elefe so ni wema e bere church olorun ojiji ni bi garage divine provision oluwa ni olusu agutan mi emi ki yo saline to ba ti de fo olorun si olusu agutan o le saline sa so gbogbo awon iwasu won ran tawon eyan so pe to ba tele Jesu o mo jiya ni iya ni gbogbo eni iya yen bembe sugbon ki se iya ti ope bo ba se pe iya na lo nje titi lai ki wa ni larija bi enikeni ba nbe ninu Christi won ni yo di eda titun ohun ta ti jo yo si koja lo ise akoko ti Jesu ipese akoko ti o se fun oni pe yo change mind e oni let this mind be in you iru mind to nbe ninu Christi e je ki oye e je ki mo yi ko wa ninu yin iru e to ti wa ninu Christi oni ni si awe di number 2 loni asese sidi awe ni laaro oni ba se nbo ninu church ogede wewe mejo mejo ni ke mu lowo pelu eyin meji meji oluwa ni ki anoint e fun onje ni ohun olorun leleyi seri osu to wonu eyi yo di osu mo ni gbagbe because on tell you olusu agutan rere you can't follow divine or good shepherd and you will still be hungry kora bu omi tintini to le damu tan nigba to ba di ago kan e segun ni igba mejo e si kan Psalm 86 ma ba won eyan se ninu church loni e to ti e jaju laaro isa won ni anoint awon omo Olorun ni be na ni o se wa won connect mo mi ni gbogbo sona church laaro yi e ku orire ku sala papa de program yi ipese re o ti wa nle nkan akoko ti won kokko pese fun oni iye titun ninu Christi sound mind men shall not incorporate sano men of the sound mind they live inside the sound body And sand body can only come when you receive the transformation from the Most High God. Transformation through our Lord Jesus Christ. And you can't let so lay
1: si se ni awon eyan to pe won gbe ninu ara to pe nipase Jesu eni ti mo so ara eniyan dotun bi enikeni ba nbe ninu Christi o di eda titun Ismaila ni dun yi omo leke usawia ni mi mo ti era awon baba leke usawia ti en wa ba mi so tinu won dun. Oh my God, that is Jesus. When Jesus comes, he transforms life. Aye mi wa nda si ninu e emi na introduce e si loni. Mo be ko da mo eyin wo le so re majemu eyin wo le be san obe so re majemu re loni e je fun yin ni account number church atayin te be san ida mewa bo ni se je ojo keji akobu okele ni ki ra awon obe bibeli si so pe ko awon ayan fe mi jo Psalm 50 verse 5 oni je won fi ebo ba mi da majemu ko si bo se se gbogbo nkan yi ti olohun ni siwe iranti ma pe momo kan wole laipe yi mo ti gbe oro won tele sugbon kan kan tun sele to je ki oro mama yo tun je yo nigba tin ba fi pari. Now gbogbo eyin te fe sun ore majemu yin mu ra laaro yi ore majemu bere lati 2000 elomin san 5 elomin san 10 elomin san 20 50 bi olohun ba se da si o si ni o se ko beyan se ma sun ore majemu ko si bo se ba da majemu ti o rin olofo because gbogbo ileri to nbe ninu bibeli ipa ti olohun be loto ipa ti won oku o wa loto ipa ti elelei se 2000 5000 ti won o fi se ta fi se radio program o ni da opasa 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yan ba wole lo elei 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International no no with that the first bank you are niye mo gbo nkan kan leti mi laaro emi oluwa so fun mi laaro pe awon eniyan 366 o nfe fun won ni ebun akansi ebun emi akansi ebun emi mi o mo bi o se se mi o mo ti emi olohun mi mo to fe danwo to bi so oro yen jade oni iko mi safi oil kan won ni tie mama rapalade church eni kan be ninu yin to nsa isan bi James chapter 5 verse 13 e je won pe okan ninu awon agba ijo ki won fi oil kan oni ton ki won si gbadua igbagbo fun iwe ti mo fe se so bi isan kan ba nbe lara re a mama fi oil kan laaro yi to ba wa done the 7 ma fun gbogbo eyan ni anointing oil lo fe ati omi 7 e je won boya mo le se bayi kini nkan mejo ti olohun fe pese kini nkan mejo ti olohun so pe ke mo reti losu alakoko is provision from God divine provision eje nse bayi engineer eje ape mama ina wole na boya le gbo nkan kan lenu won
2: oruko mi ni Mojisola Azan
3: Mojisola Azan Azan nice
2: mo wa latoje
3: nibo
2: lati oje nibadan
3: oje bi
2: ko tan bi na mo ti sa
3: ni mo tin saf
2: ibi ni mo tin wa josi
3: be le tin saf
2: be ni bi mo ti wa se fun
3: yes awon yse ibi won tin saf
2: mo ti mo ri ni pe ojo monday ojo ton na oja asoke ni oje
3: loje nbe yen loje olufi
2: ikekekere ni mo fi ma ko ose ose ni mo nse ta ose olomi e kekekere ni ma nge sugbon jo yen mo a fi oju koko lo gba ke nla lowo yan mo ba ko mo je run jade lo orun wa ti wo mi mo yi po di e mo ba wa lo be ya fun pe ejo je nju olodun yin bi orun wo mi ni o ba ni njoko mba so kale mo ba nto ibere bayi ni mo bere ti mo nto mi ti fi di lele nje to ton tin njoko ibere okunrin kan kan wa ni o ni ma me di di abe lo bi se bo je le mi o ti dun mi wo kan omi ti le soju mi o wa ja nko o wa ma me dehun lohun mi ni ejo mi nko na ni o n fe gberu mi kin dahun o ba ko tan mi ni o ye gberu mi o de gberu mi ba so da ti titi keji mo ba nlo be mo pade iya kan lo ba ni ma me ja nu mi tori olohun ini mo je
3: je mo se le
2: ti so je lo olohun mi se ja le no ni kin tin ba ni fun mo ba mu 200 ni na ba mu le lowo
3: aish
2: ibe ni bi se na wo yen si bayi ise ni omi to ti de lo re loju mi lile to le mi nbe yen ile so wa deni yan do loju mi wara o le mi soju mi ni o mi ya ba jabo pe loju ni ni ah mama enke ni je tori 200 da fun mi la enke e gbo wo yi ah mi ni mi tori eke mi ni mo ye mi be yen ni oni ye ba se le mi ni en gba ti o nsa ye mi wa la fe lo aye awon omo ina je le mi ah o ni ah o ba gbo wo yen lo ba lo lo ba tun pada wa mama mo ri pe ko jumo inu me je fun mi 200 yi mo lo jumo mi ninu mi lo so fun e pe nipa se ti toro la wa na yo fi ri gba yo ni ka ma sa ri
0: mi mo ni e ma ko e ma fa to ba wa lo e ma fun won
2: mo lo ni ka ja yun ba wa ni ara anu gba ni mi ni mo fun yin tinu tinu ni mo yan de
0: ko ko e ma mu
2: ko ja o pe mi sori ti to te ba lo wa ri mi nbe
0: ah so
2: emi o ja mo ni mi wa lo nu
0: content creator ni
2: ẹni ọmọ ibà ni ọwọ ni àmàmà mo tẹ́ẹ̀sì yín ni ó bá tún padà mo tẹ́ẹ̀sì yín ni ẹ̀dẹ̀ páàsì mo fi jẹ yín ni ọmọ ni má jẹ mí máa mú lọ.
0: má jẹ mí máa mú.
2: ó ní àyín ẹ páàsì ẹnu ojú ní bọ́ọ̀nà tí wọ́n bá rí mi bẹ̀ ń fọwọ́ nu ojú mi báyìí màmá ẹ má sunkún mọ́ omi ayọ̀ ló bá lójú yín ẹ ti sori rẹ kíra ikú oríire mo ní mo gún oríire ó tún ní ìjọ mo tún jọ àbẹ̀rẹ̀ ṣe ní mamẹ́ wo kámẹ́rà rẹ lọ́tún ohun rẹ̀ ló sì wọ́n ti
0: rí
2: yín o ẹgbà wọ́n ní kí n kó bá dàgbà ìfún yẹn lọ sí ẹ̀bẹ̀ kẹ lọ jẹun lẹ má ṣiṣẹ́ mọ́ mo kàn fi gbálẹ̀ ni mo kàn ń sáré lọ síbi pẹpẹ ni mo bá ń yíra mọ́lẹ̀ olùwọ̀ṣẹ́ o
0: olùwọ̀ṣẹ́
2: o fọwọ́ fún mi bá ń tàzọ̀ kí lọ fi ṣẹbẹ̀ kí n jẹun ó láwọn ọmọ yìí ní kí n kó fún yín o mo bá ń yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ni ó ṣàdí ọjọ́ kẹta ni ìmọ̀ ẹ̀kọ́ lè wà
0: ní ọba tún dé
2: wọn ti sẹ́yìn wọn tún wà ló bá ń pe nọ́mbà mi ní mẹ́tọ́ fún wọn nọ́mbà mi lọ́jà ló bá ń pe nọ́mbà mi ló ń pè mí àjẹwà ń bí programu ń bí pé ní ká fún jàmọ́ mọ́ ká fún jàmọ́ fọ́tò mo bá rí tati mọ́ mi sọ
0: tati mọ́
2: mi pè mí mo ní jẹun kò ń tà ń bá bọ̀ ta lọ mo rí tati mọ́ mi sọ ń gbà jáde ta ló pè mí ìwà ta nìyẹn ló láwọn aláàánú ni táwọn wá mi wá sí.
0: àwọn aláàánú ni.
2: wọ́n ní kí n sáré máa bọ̀ báyọ̀ kájà ní kí n gbé o. ìṣẹ̀wọ̀ kájà ni ọ̀kadà bá ní 700 jòjò ní ìdí ẹ̀ náà ọmọkànjókòó ni bó ṣe lù mí lọ nìyẹn.
0: ó wù yín lóje.
2: ó wù mí lóje bó ṣe rí mi báyìí inú wọn ti dùn ó ní kí n padà síbi igi yẹn kí n jẹ máa bọ̀ mo wá ṣẹ̀ṣẹ̀ wà ń bọ̀ mo gbé báàgì yìí chọ́ọ̀chì dání mo lọ tọ́ọ̀tì ní programu mo wa ibẹ̀ náà ni ó ya ní ọba fa mi lọ́wọ́ wọ́n gbé mi gọ̀kadà wọ́n gbé mi lọ sílé ńlá tó wà ní ìgbòòdù ibẹ̀ náà gbé mi lọ
0: níbo
2: ní ìgbòòdù ilé ńlá kan tó wà ń bẹ̀ tó ti ń jẹun báyìí. wọ́n gbé mi wọ́bẹ̀ lọ nìyẹn lọ́ tẹ́ tábìlì ńlá síwájú mi.
0: wọ́n tẹ́ tábìlì oúnjẹ lẹ̀
2: níwájú
0: yín
2: níwájú
0: mi lójú àwọn ọ̀tá
1: yín mo mọ̀ọ́mọ̀ mo ti gbé ẹ̀rí yìí tẹ́lẹ̀ mo tó ń gbé fún ìdí kan olúwa ní nínú oṣù kẹjọ yìí gbogbo ẹni tó bá gbọ́ràn tó o lè fòkè ní ìgbà mẹ́jọ nínú ilé olúwa lòun tẹ tábìlì oúnjẹ sílẹ̀ there is what we call defined provision ìpèsè látọ̀run ara nǹkan ní ìsìn lónìí ní ìsìn àwọn èèyàn wà ní gbogbo church ìtẹ́mi gan mú bọ̀ láti canada ìmọ̀ fi lé olúkúlùkù lọ́wọ́ kábílọ̀ ṣàtàlì àbàdà àṣà ìgbà mẹ́jọ ni kò fò ẹni tí ó sàánú rẹ ìpèsè látọ̀run wá báyìí lolúwa wí ọyàgbà ẹgbà lórúkọ jésù oníṣẹ̀ṣẹ̀ ní ọjọ́ kejì inú àwẹ̀ bá wa gbà àwẹ̀ dago kan mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ mọ̀mọ́ ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀.
2: àti fáìbà láìpù ńlá wọ́n gbé wájú mi.
0: fáìbà láìpù.
2: ìlà wọ́n gbé bẹ̀ bí ọwọ́ ta oníke wọ́n gbé bẹ̀. wọ́n tún wá mú kọ́ọ̀pù kan ó tóbi báyìí. wọ́n ta ajá ice cream sí. wọ́n ta ice cream. wọ́n ja kíná ti gbé kọ́ńfìlẹ́tì gbogbo ẹ̀. àti chíńtì ó wà lórí ẹ̀. nílé ìwòlè eléyìí ti pọ̀ jù. nílé ẹ̀jẹ̀ fún mi lówó ti kúkú ló jẹ́ ń ta. lọ́mọ ní mo lè ní káwọn ṣe ni àjẹ kámẹ́rà ń yà mí gbogbo ẹ̀ wà lórí títọ̀ àti mo ṣe gbé 100,000 lé
0: mi. 100,000.
2: wọ́n ní bọ́sẹ̀ àti ọláwálé kí máa bàdúrà ránṣẹ́ sí àwọn ọmọ mi tó wà ń lo ìbò kí máa bàdúrà ránṣẹ́ sí wọn wọn náà nípa fún mi lówó.
0: ẹni sùn ọmọ yín sì ń bẹ́ lu ìbò.
2: èmi ò lọ́mọ lu ìbò o èmi ò rí lọ́wọ́ èyí rí o
3: àwọn aláàbẹ̀ ni wọ́n fi owó ọbẹ̀ ránṣẹ́
2: sí. Ẹyọ́ ti ló ń jẹ́ sí mi o.
3: Mo pọ̀ ń bọ̀ yìí mọ̀mọ́.
2: Ló bá ní màmá, àjọ yìí ti gbà o, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúlò ọ̀la nìyẹn jẹ́. Wúlò ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ń lóhun wúlò ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sí òun akẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìgbò. Àdúrà yín ti gbà o, ẹ tẹra mọ́jọ́ ni mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wá fún.
3: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
2: Polówó fún kẹyẹ, ó nítorí ohun mọ́tò lòun wọ́n kọ́ gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì. Ìpè tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́n fowó ránṣẹ́
3: sí mi.
2: 100,000 lọ fún mi ìdá mẹ́wàá rẹ̀.
3: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
2: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
3: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
2: ìjọ. Ìrírí iṣẹ́ mo kàn ń di mọ́ra kiri ni kódà.
3: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fún yín 150. Kí wọ́n lọ fi kún ọjà wọn. Ẹ gbé owó yẹn lórí. Ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ ni mo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ bá bára yẹn mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ bá lọ ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kíwèé fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ̀ gbọ̀n bí owó. Ẹ ṣá àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ màmá mo sá mọ̀ pé wọ́n níbí làwọn ti ń sáf. Ìyí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibí wọn ti ń sáf. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí ń bí lónìí tí wọ́n ń sáf. Níbo lo ti ń sáf? Alleluia o. Department ibo lọ wà? I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sáf? Màmá níbi ilé mi ti ń sáf. Ojú òsì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà ná mọ̀mọ́?
2: Ọṣẹ olómi ni mò ń tà.
3: Ọṣẹ olómi.
2: Olómi liquid soap.
3: Liquid.
2: Àti àìsàn ni máa ń ṣe tà.
3: Ta ni máa bá yín ṣe?
2: Èmi náà mò ń ṣe.
3: Èyí ni manufacturer.
2: Èmi ni mò ń ṣe fúnra
3: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
2: Ẹ ṣe sá.
3: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà àbọ̀. Nice! Gbogbo yín lẹ gbọ́ testimony màmá yìí. Àwọn tí ọ̀gbọ́n wọn rí lórí TikTok. Bí mo ṣe gbé testimony yẹn tán, bẹ́ẹ̀ ni mo gba text message níwájú ẹni tí mò ń lọ jíìn fún ní ọjọ́ ìdájọ́. Màmá, màmá ò níbi tẹ́ ẹ bá wà, ẹ lọ múra o, ẹ pàdé mi ní chọ́ọ̀chì láàárọ̀ yìí. Bàbá kan, brother kan, ẹni Ọlọ́run kan tó fẹ́ràn Ọlọ́run nínú ayé mi, ó kàn kọ lẹ́tà sí mi ni. Ó ní níbi tí màmá yẹn bá wà kí n pè jáde kí n tún fún ní 2,000,000 naira níwájú Kristi. Màmá, olóore mi tún ti dé o. Èyí ò tiẹ̀ wá gbégbọ̀n náà TikTok báyìí. Ó ní pásítọ̀ ẹ bá ń kó 2,000,000 naira fún ìyá yìí. So màmá orí rẹ tún ti sọre láàárọ̀ kùtùkùtù. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè nínú sáfíìsì lónìí, ìsìn tòníwulẹ̀ tí ẹ yàtọ̀. Ẹ tún ti ní 2,000,000 naira ńlẹ̀ o.

0: Misa, ma so fun pe e pari osu bi ose to koja yi ta pari lana e de pese to koja ni osu pari Friday to kayi a pade ni mu fu ape ibe ni international camp wawa o ma ni agbara lo osu awon ti o wa nbe ni ojo Friday moju ni won mo tan pe ni owo Olorun ba won yan be won ni fe paje nigba miran o gbadura loruko Oluwa to da yi ati orun gbogbo ipa ati agbara to lo won ma de olona loruko Jesu agbara yen ko gbina in the name of Jesus wa fi sokan ni iru awon pade bayi eyan ma fi sokan ni to je pe eyan ti ma mura kale papa en te wa lokere te wa ni ni north te wa ni east te wa ni le oba ti pade de nwu yi lati wa mura esile to ba wa bi to jina ra ticket ye ko to di akoko na pe o ba ti pari pada si gbogbo re adua ni ngba agbara o ki gba loruko Jesu o ma ra nu gba
1: amen
0: mo lo ma ra nu gba
1: amen
0: wa ji wa po leko mo mo pe o ti mo pe mo ma wa ni igando be ni mo wa ni igando ni ra won jo Thursday ati Sunday lopo lopo mo wa ni igando Lasu Igando Road Utah bus stop to ba ti so pe o n bere si bi oba ko se to mo church si bi oba loruko Jesu o ma ri anu ba sori Sunday oni eyan miss e o bo si Bethsaida ipade 123 o ma ni agbara gbogbo awon branches wo pata na ma wa mo de ba pe o mi ta ya si mara na ta ka Psalm 20 si ta fi bless e mo ni ko daruko e sinu e obirin nigba meje okunrin nigba mesan a tun wa na eto mi yen loni be na lati rola a ni oro re gbodo gbo nti oro re ba gba awon ma sare e loruko Jesu o ma ri anu gba
1: amen
0: e ti mo pe Sunday akoko la ma ta oro sori gbogbo eniyan bi kidi to ba wa sare ko lo si sira kwa godi church to ba wa ni agbegbe re iwon na lo teri gba abo fun oso totun mo ba gbe pe ororo ise re po mo ti le pe ni ororo ise ami ati yanu be ni ororo fun ise ami ati yanu healing by the anointing on you ta ba ko so pe ororo o le mo yi o tan pe ororo ororo wa fun ise agbara ororo wa fun itusile o wa fun idande awon ti aye de nipa ororo olo ma tun won sile opolopo eri la n gbo nipa awon nkan wonyi ẹna wọn si misa mo sọ tẹlẹ ọsẹ yìí máa pe ọ ọsẹ yìí máa pe ọ ẹ ti mọ pẹrẹ májẹmú wa mo sọ fún wa pé a máa fi gbàdúrà fún ìfani oṣù ìfàlélẹyìn oṣù yìí oṣù bùkọ́ni ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ nípa star oṣù yìí oṣù ìrọ̀rùn ni àwọn tó yẹ bá gbàdúrà ni o ẹ̀mí gbàgbé pé àwọn ẹ̀mí kan bẹ tí a máa ń sọ ire tó ń bọ̀ lóṣooṣù ìpàdé 123 yẹn gbòtẹ gbọdọ mí ṣe na torí pé àwọn agbára bẹẹ là á máa ń gbéde irú ìpàdé yìí kí ògo kó bá a lè ṣẹlẹ nínú ayé ẹ ọpọlọpọ ni wọn wáyé ògo wọn ríran ògo wọn ń gbègbé ayé ògo pẹlú àwọn rúgbòlù bẹẹ ni ayé ló ń jẹ bẹẹ èèyàn ló máa ń dààmú ènìyàn èèyàn ló máa ń yọ èèyàn lẹnu mo gbàdúrà gbogbo agbára ìgbèkùn àti àṣẹ ìgbèkùn ilé rẹ látò ní òmìnir mọ láéláé
1: amen
0: in the name of Jesus
1: amen
0: I will wait Psalm 92 verse 10 Psalm 92 verse 10 kí ló wí.
2: ṣùgbọ́n ìwọ mi ni ìwọ gbéga bí ìwọ àgbà ìrere ọ̀rọ̀ ló ti tun ilé àwọ̀ta sí mi lé orí.
0: ẹ̀dá wọn sí mi ó yà gba ọ̀rọ̀ tuntun
1: amen
0: you need to be refreshed every month. Ẹ máa rí pé ọmọ pariwo pé a gbọ́dọ̀ máa anoint yẹn ká máa refresh anoint yẹn. Ẹ gbọ́ gbogbo èèyàn mà kọ́ ló lè gbà wẹ́ gbogbo èèyàn kọ́ ló lè gbàdúrà tó bá tiẹ̀ lè gbà wọ́ ò lè gbà lójoojúmọ́. Ìdánwò dẹ̀ pọ̀ ní ayé láti nílò ìrànlọ́wọ́ ara wa a nílò ìdá ara wa láti fi pọ́n ara wọn. Bẹ́ẹ̀ ni wípé ìdá ló máa ń pọ́n ìdá irin ló máa ń pọ́n irin iron sharpens iron. So nínú àdúrà gbígbàpọ̀ ni ìyanu ti ń ṣẹlẹ̀ mọ̀mọ́ kan ní mo lè dádùn àgbà ṣùgbọ́n ń bò yá mọ̀ pé àdúrà ò ṣe é dàgbà bíbẹ́ ni pé mi ò kọ ìpéjọpọ̀ ara wa. So ìpéjọpọ̀ yìí iṣẹ́ agbára máa ń ṣẹlẹ̀ mo gbàdúrà ẹnìkan ní mi gbọ́ngbẹ́yẹn jáde láàrin àwọn èèyàn kó fò sókè sàmí wọ́n pa se o gule baba re ti o je odide o ye ko fu jade
1: amen
0: by the reason of my anointing I decree